0: ẹni bá ọmọ ni àdógbé mi bọ́dọ̀ méjì náà tẹ́mi bọ̀ náà jìnà ìsọkúrò náà wẹ́mẹ̀ náà jìnà kómi kókóró pọ̀ bọ́ ọmọ sọ́kàjì ìlú lẹ́yìn àsán pan ìmẹ́ nádọ̀ náà jìnà dóorú mi sí à.
1: dóorú dàgbé ti ga.
0: lẹ́mi fún bọ́ọ̀nù mi máa fún dàgbé mi yẹn.
1: mo fọ ganji ganji ganji ru jesu kristi naza ẹsẹ tó ń sin kọ.
0: ìbò kú àbọ̀.
1: ọ̀hún
0: tó gbé ní
1: tó gbé ní kápò henry obi ṣeṣe ìrò fi èdè ọ tẹmẹtẹmẹ.
0: jẹ pé mi tán síbẹ̀.
1: tó gbé ní ronaldo kònú ìrò fi èdè ọ.
0: nǹkan jí ẹ lọ́mọ rògbò mi tán síbẹ̀.
1: tó gbé ní zakari aligbona. wọn sebastian yahweh wà gbẹ̀yìn sí
0: àná. èso àlọ́run mi nàjìrọ̀.
1: tó gbé ní àgbẹ̀yìn henry obi ṣeṣe. ronaldo nìyẹn ní mẹ́rin kan àánú ọ̀sán àti ndógbé ní tóró mi tọ́lẹ̀ gbòfin èdè ọ gbòporòpo ronaldo o àzọ̀ mẹ́kò bẹ́ ọ̀fìlẹ́ bẹ́ àzọ̀ mẹ́ kan jí bọ̀nà rẹ̀ gbọ́n yẹ kan mẹ́ ronaldo kúnú. Òmè kò gbọ́ àlọ́run bí fèmínìnì oúnjẹ bí fèmínìnì mè kò gbọ́ àlọ́ni bọ̀rọ̀ fìyé ní ọlẹ́nà yà sọ mẹ́ fìyé ní ọlẹ́nà yìí nù dandan ó ká kí wẹ́ à ó sá kí wẹ́ à ó wá fọ́ pa wẹ́ à ìwé ìrànmọ́rò kọ̀ wẹ́ ọ ní mẹ́ ìnílẹ̀ àmọ́ wẹ́ tó múra àdọ̀ fún ni tù. Dàgbò tí yan.
0: Kanji.
1: Mo tó kú tán yìí. Vilẹ̀ gbọ̀n. O yẹ kan mẹ̀. Mo dókú nu. Egbọ̀n yẹ kan ti mẹ̀. Mo dókú nu. O mẹ kó wa tùrọ̀ dàgbé ní ọlẹ́ yọ. Gbẹ o tùrọ̀ gbé e. Ló tùrọ̀ ẹnu wa dàgbé. Gbẹ dọ̀. Bẹ̀sẹ̀ dóbó tó mẹ tọkùn wa. Mo tí kéde o. Bọ̀. Fìyé ní ọlẹ́ ọ yìí àsọ mẹ́. Yìí àsọ mẹ́. Ìdé ìdí ìtàn lè àsọ mẹ́ yíyọ ẹ̀gbọ́n ìdí tún àsọ mẹ́ ló ti wẹ́ bí bírun fìlẹ́. Òfìlẹ́ lọ máa dókúrú yìí. Máa dókúrú yìí lọ mẹ́yàn kúdo ọ. Mẹ́yàn mẹ́sí lọ mẹ́yàn. Ewé nù lẹ́bọ̀lù dèvò.
0: Mọ̀wẹ́.
1: Èdò àmàyàn kúdo àmẹ́yàn sọ pẹ́ lọ ewé nù lẹ́bọ̀lù dèvò. Lóòsàn adé tiyan mina lẹbọ lùfẹ mina ló nọwọ ẹ ló fìyé ní ọlẹ bọ n dókú bó dókú nu mẹ wà dàgbé ní ọlẹ bí sẹsẹ mẹ rẹ nù ní ọkùn náà gúdó mẹsì nù ẹmí o nù kún ẹmí tán sí nù ẹ náà yín ẹmí kún náà nù gúdó péré nùnú wíwá lẹ o nù kún ẹmí náà nùnú wíwá lẹ. Mo kàrọ̀ ń dún kọ́ná. Bọ̀ fìyé ní ọlẹ́ ọ. Yìí yà àsọ̀mẹ́ irú àsọ̀mẹ́ yìí wẹ́ gbèdì. Yìí tẹ́lẹ̀ wẹ́ zúbọ̀ fìyé ní ọlẹ́ àsọ̀mẹ́ yìí wẹ́ gbèdì. Tàbí ó ti yan. Gbòkú nù yé nù mí. Ọ̀nà bí ó ṣe bá ṣe àyàwó ẹni wà gbé inú sí àṣírọ̀. Níbà kùnàó. Kùnàó sì hàn án. Níbà nù mí.
0: Kùnàó.
1: Ní fèmí ní ìtàn rẹ̀.
0: Èèrà tí ẹ̀mí náà jìnnà. Ẹ̀nà ìwà
1: mi.
0: Àtòkò wúdé mi dìbò àmì tóró mi jí mi lọ tóró lọ ẹnu dá lọ mi tóró lọ òun. Ẹ tẹ̀rẹ̀ àgbòzò mi ẹ̀nà ẹ̀ tẹ̀pọ̀ lọ́nà òde tán ẹ̀ kó kékeré bẹ́ẹ̀ nù santi náà kéje. Lọ́wọ́ mi náà sọ́yìn pẹ́ ọ jí lọ́wọ́ mi náà tó dókúrú mẹ́ kó mẹ́lẹ́ lọ. Ṣé ìyọ̀lọ́ mi tàn gan mọ̀ nǹkan tó